ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtàwọn lábújá

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan ń bẹ láàrin wa tó ti dógùn ṣùgbọ́n òun ó lu sókè.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Mi o ti ri ile iri o adura to gba fun mi ogun mi se kini o ogun mi se